0: mi.
1: Lẹ́ni ọjọ́ àánú ẹlẹ́ni ni kò gbẹ́bẹ̀ kò ní fọgun kò lẹ́rọ̀ jamọ́ rẹ o. Arúgbó lẹ́lẹ́dẹ́. Ọba tí fọba jẹ́ ọba tí gbẹ̀dọ̀ balẹ̀ ọba. Ọba tí ò jẹ́ káwọn abiyamọ ìfi ìkúnlẹ̀ wọn ṣòfin. Ẹlẹ́tí gbóǹgbárò yẹ tí ń gbọ́ wọn ọmọdé tí ń gbọ́ ti àwọn àgbẹ̀lẹ́gbà. Ọba mi tó gbé ìpàdé abiyamọ ìdúró sánsán. Ògo ni fún Ọlọ́run ní ọkàn ọ̀run o. A fi ṣe abiyamọ rẹ bàbá alábiyamọ ẹjọ́ òjíṣẹ́ pásọ fẹ́kẹ̀yẹ mọ́nà ni mò ń jẹ́. Ojú burúkú ojú burújà kò ní wú ọmọ rẹ. Gbogbo abiyamọ ayé ẹgbẹ́ ọ ẹjẹ́ ká sọ àṣeyẹ pọ̀. Ara mi sí yín lẹ́rìí kò yẹ kó tara ọmọ jẹ̀bi Ọlọ́run. Òbí tó rán ọmọ rẹ̀ ní ọtí àti kólọ́sì ẹ̀kọ́ wo ló fi ń kọ́ ọmọ yìí. Òbí tó rán ọmọ rẹ̀ lọ sí ilé àlè ẹ̀kọ́ wo ló ń fi sínú ọmọ yìí. Òbí tó jẹ́ onísokúso àtàlásọtẹ ẹ̀kọ́ wo ló ń kọ́ àwọn ọmọ rẹ̀ yìí. Màmá tí ìjọ̀fọ́ fún ẹni lẹ́kẹjì yìí máa rántí púpọ̀ ọmọ rẹ̀ ń wù ọ́ o. Àti bàbá ẹyẹ jẹ́ ẹlẹ́nu méjì níwájú ọmọ yín. Tọ́jú ìwà rẹ nítorí ìwàlẹ́wọ̀ ọmọ ènìyàn. Ẹni jẹ̀bi Ọlọ́run látara àwọn ọmọ rẹ̀ torí pé kò lè kọ́ wọn ní ìlànà Ọlọ́run. Àti bójútó ọmọ rẹ̀ kò sì máa gbàdúrà má dákẹ́ o. Nítorí ayé ò fẹ́ ni fọ́rọ̀.
2: Àforí ẹni o.
1: Proverbs 23:24.
2: Bàbá olódodo ni ó yọ̀ gidigidi.
1: Oh yes.
2: Ẹni tí ó sì bí ọmọ ọlọ́gbọ́n yóò ní ayọ̀ nínú rẹ̀.
1: Tó ti gbé màmá. Ọ̀rọ̀ mi ò lè pọ̀ lẹ́ni àdúrà láfẹ́ gbà tó ọmọ rẹ ní ìlànà Ọlọ́run lórúkọ Jésù ò ní jẹ̀bi Ọlọ́run o. Sẹ̀mí òkùnkùn ní pákúrú mọ́mọ rẹ̀. Ẹnu tó fi ń jẹ wọn ọmọ kò ní papọ̀ o. Ó jẹ́ ọmọ ò ní kóró lẹ́nu rẹ̀ ò sì sá. Ọmọ rẹ̀ ò ní mú ọkọsẹ̀ níwájú Olódùmarè. Ìwà tọmọ rẹ̀ ò ní padà wọn rere. Kádàrá àti ìpè ọmọ rẹ̀ dìde. Ó ní rí jẹ̀bi ohun rere. Ara máa tu ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ ṣe rere nílẹ̀ alàyè. Ìlágùn ara mi ní kí n pariwo pé ò ní fi kú ọmọ ṣèfàjẹ́. Ọmọ rẹ̀ ò ní dágbẹ́nu. Ọmọ rẹ̀ ò ní dìbànú jẹ́mọ ẹ lọ́wọ́. Wọ́n gbẹ̀rẹ̀ òwúrọ̀ títí dalẹ́ nílé ọmọ rẹ̀. Ayé ọmọ rẹ̀ ò ní lọlẹ̀ lójú rẹ̀ màmá. Ọlọ́run máa kó ọyọ́ lọ́wọ́ ẹ níbi gbogbo. Olúwa máa gbógun fọ́lẹ̀ rẹ o. Olúwa yóò dìde yóò tú gbogbo àwọn arojú ẹni ká o. Iṣẹ́ bí ò ní dá lórí àkọ́bí rẹ o. Ìtàkùn ẹni bí ò ní mú ọmọ rẹ lẹ́sẹ̀. Obìnrin àjòjì kò ní ṣèyẹ ọmọ rẹ o. Ìṣòro tí mú kí abiyamọ sọ̀rọ̀ òdìsán lọ́run kò ní yalẹ̀ yín o. Ẹni lẹ́kùn méjì òdó ní padà àmúlọ́rúkọ Jésù ọmọ rẹ ò ní bọ́fọ ní ilẹ̀ alàyè. Ọmọ rẹ ò ní gbẹ́gun ẹlẹ́gun o. Yeremaya 29:11 èrò rere Ọlọ́run yóò ṣe lórí ọmọ rẹ. Ẹni tí ò ní bí rẹ̀ kò ní di ọwọ́ ọ̀rọ̀ rẹ mú o. Olókìkí ọ̀rọ̀ òní mọ̀nà alẹ́ rẹ o. Ọmọ rẹ ò ní mú ọsẹ̀ ìbàrà dídì. Ayé ò ní fi jẹ́ wẹ́kẹ́wẹ́ bá ọmọ rẹ wí. Tó ń kò ní já ọbẹ̀ ọmọ rẹ o. Ọmọ rẹ ò ní rọ́gùn ara ẹrù máa sọ. Báyọ̀ bá fẹ́ bá ayé kọ̀ ọgbọ́n ọmọ rẹ máa láyé jà. Olúwa yóò fọ̀ sókè tọmọtọmọ. Ìgbọ́ rẹ̀ ọ̀nà rẹ̀ ọmọ rẹ ò ní wọgbọ́ ogun o. Ọmọ wa ò ní kúrò lójú ọ̀nà ìṣe rere. Ayé ò ní rán ọmọ rẹ níṣẹ́ ẹdẹ sọ̀rú toru. Mo máa ń jáde lára mi tàṣẹ tàṣẹ ní lórúkọ Jésù àfinimọ̀nà yóò fọwọ́ ọmọ rẹ o. Ọ̀tọ̀ lábádi dárò ọ̀tọ̀ lábádi yọ̀ abádi dárò kò ní mọ̀nà ilé rẹ̀. O ní rọ́gùn ẹ̀sán ṣẹ́rẹ̀rú lórí àwọn ọmọ rẹ o. Ayé ò ní ti ọmọ rẹ mẹ́rẹ̀. Mo kọ̀kọ́ ọ̀rẹ́gbìn ẹgbẹ́gbẹ̀rún rẹ̀ á lọ lórúkọ Jésù ìgbà rere tí ò ní kọjá rẹ̀.
3: Radio has never been this.
1: Wọ́n tò ní já ọmọ rẹ sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ o. O ní pa ìṣòro sínú ewé fún àkọ́bí rẹ bàbá. Ọmọ rẹ yẹ kò ní fowó jọ́nà.

0: bàjẹ́ pàdé ń bẹ
1: ní. Ẹ̀rí mi pọ̀.
0: Ìjọ kò ṣe.
2: Mi ni pẹ́ lọ.
0: Ká pàdé.
2: Àmì Jésù.
0: A pàdé. Ẹ máa wo màmá yìí o, wọn ó tún yí ọ̀kẹ́ o. Ẹ̀yin wo lẹ fẹ́ lọ ìlú òkèrè? Ìlú òkè náà ni. Ọbẹ̀ lọ ìlú Èbó. Náwó ẹ. Tọ́ bá ti yá aṣèrìbọmi rẹ tán tètè lọ gba fọ́ọ̀mù Bible school. Kí n mọ̀ ṣe rẹ nìkan nu yín tí ò ní gbà. Kọ́ wa máa fi challenge Ọlọ́run lójoojúmọ́. Olúwa, ó lẹ́ ń bá kọ́kọ́ ṣe tiẹ̀. Oníká tètè wájọbọ ọ̀run. Mo ti ń wà báyìí. Ṣe tèmi náà. Ẹ wá náwó báyìí. Àwọn kan kì í ṣe fíṣà àwọn wa wọ́n fẹ́ kọ́lé ni o. Àwọn kan fẹ́ ra káà ní kó tó di December. Ṣé o gbàgbọ́ pé kò sí ní tí ò lè ṣe? Luke chapter 1 verse 37 ó ní nítorí kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Báyìí ni Olúwa wí. Gbogbo nǹkan ọ̀fẹ́ ọ̀yà gbà. Ẹ sọ tẹ̀lé mi ní ó di dandan. Ó di dandan. Tèmi á ṣe é ṣe. Èmi ò ní sìn wọ́n wá lórúkọ Jésù.

bá gbára ọlọ́run mo gbàdúrà fún mọ́mọ́ ẹ mọ̀ wọlé ẹ mọ̀ jáde ni ẹ ti fi Canada síde o wọ́n ní gbogbo ohun tó le tẹ́lẹ̀ ó sì di dídẹ ẹ̀yìn kan ọ̀nà bòmílẹ̀ ń bá wá chọ́ọ̀chì kìí ṣe pọ̀ fọkàn sí wa ẹ wọ́n bá ń sọ bẹ́ẹ̀ jókòó tí kọkàn sí wòlíì yẹn ṣé wù màmá tí wọ́n sí ọkàn wọn payá ni wọ́n mọ̀ sùnú wàásù tí wọ́n mọ tí wọ́n wá ṣe àìmọ́ńtọ́ wá ṣe ohun náà ni sá yọlógbé ohun ni ráyì jíjì àti bẹ́ẹ̀ jáde nísìn tẹ̀símọ́nì ti ń dá wájú tá a bá ti gbọ́ rẹ tán a parí ẹjẹ́ tí tá a bá sì ti gbọ́ rẹ tán náà gbogbo èèyàn ní òrùbọ àánú èyítẹ́ bá ní ìdá mẹ́wàá kan fi sí ọlọ́run gbé mi gà nítorí àánú mú ìrúbọ àánú kọ wá sọ ọlọ́run nìkan la gbé ni gà tó o bá mọ̀ pé òun nìkan rú ẹbọ àánú láàárọ̀ yìí inú jésù sì ní ìgbéga pín sí yẹ gbogbo àwọn tó ń bẹnu jésù wò ta ni òrí tó lọ ń gbéga kí n tó mọ lọ sórí facebook ẹ mú bọ́tù wọ̀tẹ̀ ẹyọ kọ̀ọ̀kan pàdé mi nísìnyí alò kan lánàá fi pamọ́ ni àtún lò kan lónìí aibaka haladash ẹ̀yin wo lẹ ní ìdá mẹ́wàá ẹ lo account number yìí fún ọrẹ àánú gbogbo èèyàn ṣe tọmọ ẹ̀yin àkọ́bí ọmọ mo ní ẹ mọ irú ẹbọ 1-2 tó o bá ti ṣe ẹ̀kan péré ni o lè mú ìdá mẹ́wàá o lè mú ọrẹ tiẹ̀ náà o ní lọ́jọ́ àánú 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bí yìí ọ̀bá sì wọlé ẹlẹ́lẹ́ 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ọ̀nà yóò tún gbé jáde now gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ̀ wá kúnlẹ̀ ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ayé yín àti gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ máàkì wedding anniversary yín náà ẹ jẹ́ mọ́ lanu kí mọ́ kíyín wọ́n ní bá a bá fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún tá a fẹ̀yìn sọ́wọ́ òsì téèyàn rìn lẹ́yìn lẹ́yìn lọ sílùú ìsẹ́yìn ẹni tí òkùnkùn níyin ni òníyin ni èmi ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹ̀yìn mọ́ yíyan ni gbogbo ẹ̀yin ọmọ Comfort Life gbogbo ẹ̀yin lólùfẹ́ iwájú lojúgùn ń gbé iwájú lọ̀pẹ́ ìbìtì mọ́ rẹ sí lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́ ẹ máa lọ wájú ilé yín ò ní dàrú o ọkàn yín yọ balẹ̀ ẹ jẹ́ sáré gbàdúrà fáwọn tí wọ́n bí àtàwọn tó ń máàkì wedding anniversary bọ̀ èmi àtìyàwó mi lanú lẹ̀ á kí yín pé ẹ ṣe gan àní gbogbo ẹ̀yin ọmọ náà kí n tó gbàdúrà láàárọ̀ yìí omi kan ń bẹ lọ́wọ́ tèmi tí màá fọ́n sí omi omi tẹ́yìn ń gbé lọ́wọ́ yìí omi àánú leléyìí omi agbéniga ni so ẹ mọ̀ mú bọ̀ tàbí ngbọ̀ bá dé chọ́ọ̀chì ó rò mí màá sáfọ̀n omi kan sómi lọ́wọ́ yín omi ẹsẹ̀ bíbélì tá a fẹ́ kà lónìí yìí o nínú ìsìn tá a fẹ́ kà lónìí kí n tó bọ́ sínú ìsìn o ní ìwé Job chapter 1 títí wọ chapter 6 ìwé Job láti ìwé òdù ni ẹ ti wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn aago mẹjọ àbọ̀ ní sin alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ ní aago mẹ́rin ẹnìkan ní àwọn tí ń bọ̀ lọ́sàn-án àwọn ní omi dání ẹ mú dání bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run ẹ jẹ́ mọ́ lọ sí ọdẹ́kùnlé Epaphras lórí facebook àti lórí youtube orí youtube gan mọ̀ ń wà báyìí àti lórí tiktok gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ máàkì mo ti sọ yẹn Juname Kapa Aladasha mo sọ tẹ́lẹ̀ agbára ọlọ́run tí ń mú ni lọ bí gíga kọ́ wọnú ìpínyàwó yín ẹ lọ tayọ kẹ́ ẹ ṣe rere á dára fún yín.

0: Ojo Thursday lọ́sọ̀ọ̀sẹ̀ ló wáyé nínú ìjọ Rise and Walk Gospel Assembly Prayer Garden number 23 Jagunmolu Street Church Bus Stop lẹ́yìn Dankara Spear Market Ìjayé Ojokoro Lagos. Ẹ pè ránṣẹ́ Ọlọ́run Pastor Agbájẹ́ David torí ẹ̀rọ 08037200877 08037200877
1: Bí ọ̀tá fẹ́, bí ọ̀tá kọ̀, ìgbà rẹ yóò yí padà sí rere.
2: Value, innovation, radio has never been this excited. This is Jordan 105.5 FM.
3: Ìdọ̀rọ̀ máa fẹ́, ìrì àánú ó yá máa fẹ́, tí ojú máa bá ti mú máa nìrì máa ń fẹ́, ojú mò ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sán bí, àkókò ìrì òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa, apọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run Seed of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kilometer 54, Lagos Ibadan Expressway, Lufuwa pé ìpínlẹ̀ Apostle, oh yeah!
4: Agbára ti ń tojú oorun dà ọ́ lámú, agbára yẹn gbiná.
5: Amen!
4: Mo dúró bí ikọ̀ àti ìrìnjú olódùmarè, àṣẹ ti ń tojú oorun yọ lẹ́nu láti òní lọ òní rí mọ́.
5: Amen!
4: Àwọn wo ní bá ọjà ìjàkadì ojú àlá, mo rán iná àti àrá, ó yá kó pa wọ́n. Agbára ilé bàbá tó ní òní kọjá sókè lórúkọ Jésù iná jó wọn rú. Ẹ̀mí tó parapọ̀ tó ń fi ìnira bá ọlọ́gbà lórúkọ Jésù ẹgbiná dànù. Sọ pé ẹgbiná.
5: Ẹgbiná.
4: Ẹ̀mí tó parapọ̀.
5: Ẹ̀mí tó parapọ̀.
4: Tó ń ni mi lára.
5: Tó ń ni mi lára.
4: Tó ń yọ mi lẹ́nu.
5: Tó ń yọ mi lẹ́nu.
4: Ẹgbiná.
5: Ẹgbiná.
4: Sọ pé ẹgbiná.
5: Ẹgbiná.
4: Ìdáná ẹ mọ̀ bí ṣe. Láàtò ni lọ, wọn ò ní yọ lẹ́nu mọ́. Mo pàṣẹ òmìnira, ó yẹ gbọ́ òmìnira. Mo pàṣẹ òmìnira, ó yẹ gbọ́ òmìnira. Gbọ́ òmìnira. Gbọ́ òmìnira. Ìwọ bọ́. Wọ náà gbọ́lọ́. Lọ́sẹ̀ bí ọba. Ọ̀sẹ̀ bí ẹrú mọ́. Ọ̀rẹ́ dayọ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Ẹgbọ́ ilé sá. Gbogbo àwọn ẹ̀mí tí máa ń dààyàn láàmú lójú oorun. Wọ́n máa ń gba nǹkan lọ́wọ́ èèyàn bọ̀ tẹ̀yìn òkì fún wa. Ọgọ́rọ̀ èèyàn ló máa ń sàn kánù lójú àlá. Ayé a máa dani láàmú. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ní irúgbìn tó dára. Ṣùgbọ́n ojú àlá ni wọ́n ti ṣàkóbá wọn. Alábájọ Jésù pa òwe ńlá kan. Tí ń bá ti rántí àyà mi ajá. Wọ́n ní nígbà tí ọmọ èèyàn sùn. Ọ̀tá yọ kẹlẹ́ wọlé pẹ̀lú èpò búburú. Èpò búburú ni ọwọ́ rẹ̀. Ó fún sí oko àlìkámà. Ó dẹ̀ bá tiẹ̀ lọ. Mo dúró bí ikọ̀ àti ìrìnjú olódùmarè. Tó o bá lè sàmì méje tó ní agbára sá. Mo pàṣẹ ni o. Ẹ̀mí tí ń tojú àlá bá irúgbìn rẹ jẹ́. Ẹ̀mí tí ń tojú oorun yọ lẹ́nu. Ọya gbiná.
5: Amen! Amen! Amen! Amen! Amen! Amen! Amen!
4: Ó dòmìnira.
5: Amen!
4: Ọ̀rẹ́ dayọ̀.
5: Amen!
4: Jésù Olúwa wa.
5: Amen!
4: Ogoru le gan o. Gbogbo èèyàn ọmọ náà tó ń gbọ́ mi káàkiri àgbáyé. Gbogbo ẹnu mo fi ń kí yín pé ẹ kú oríire. Torí mo mọ̀ pé information yìí ó máa ràn ẹ́ lọ́wọ́ gan. Tètè máa múra sílẹ̀. Máa múra sílẹ̀ ìpàdé ọjọ́ Jímọ̀ Friday tó ń bọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí. Ó máa ní agbára on the 22 na máa pàdé nílùú fún àpẹ. Mo sọ fún wa pé tí ó sù yìí kìí ṣe last Friday. Friday sì máa kú ẹyọ kan lẹ́yìn program tá a fẹ́ ṣe. On the 22 na máa pàdé nítorí ìdí kan àbí èkejì. Ẹ wá gbọ́ ilé sá. Ogo rẹ tó sapamọ́ ó ya jáde wá. Jáde wá. Jáde wá. Jáde wá. In the name of Jesus. Ẹgbẹ́ ilé sá. Sọ orí ohun kó tó bá pẹ̀lú ogun ooru èèyàn gbọ́dọ̀ fi ṣeré. Program tá máa ṣe léni gbogbo èèyàn ọmọ náà tẹ́ bá ń gbọ́ mi. O nílò kí iyọ̀ kó wà lọ́wọ́ ẹ. Ra iyọ̀ dání. Mbà ní kò wá gba iyọ̀ ṣùgbọ́n ràdá ní láti lé wá. Mo fẹ́ gbàdúrà kan torí ogun ojú àlá. tori ogu oju orun emi buburu to yo lenu la se lo yo yo ta ba pari etan oni yojo ti o lo ni igun merin nu yara re yara to nsun igun merin e lo ma bi si oni yojo ti o lo nbe e gbo mi sa ko ndede da funya baba ti pari e na gbara olorun a ma se be ni gbogbo branches wa pata loni a ma se be ni Port Harcourt ni Abuja ni Abeokuta Ilorin Osogbo awon na ma se be ge ni Saki ati Lesa adua lo ngba agbara o ki gba gbogbo eyan ran te wa ni Osogbo eku mura woli nbo Ifo eku mura woli nbo loruko Jesu o Maria no gba ilu Ilorin eku mura woli nbo wa mo fa wa be iwo ta ba setan loni ni ola ni gbogbo branches wa leko parapata awon na ma se be gege won ti kede tele ni ota eni ba ni eti ko gbo o ti mi ba so fun awon ijo e tewo si mi lori anu gba lori anu gba mo ti so fun pe gbogbo wa pata na gboro gba awe ati adura ni ola Thursday eni to ba ni eti o ko ma agbo ohun ti ye mi nso o fa won ijo ko ha ni dibi gba awe ko ba gba awe biraka bi innahum loruko Jesu lora anu gba lora anu gba lora anu gba awon ipade ta fe soro la ni gando mo kan so e nitori gan yi pade se pataki be ni ti awon olori egbe ati awon to ku papata ta fe se meji lola mo ti change e sojo sunday tori pade ola adura ti awe mi fe ki kan mi kojo e e tewo ti mi lora anu gba lora anu gba in the name of Jesus gbogbo eyin odo to ba wa ni badan yi to ba n gbo mi in fact ko wa lesa to ba n gbo ko wa lakure to ba n gbo to ba ipo odo ni o to n gbo mi Friday ti eleyi e ja pade in so wu awon odo ti eleyi ajo ma wa nbe ni o ni awon asiri kan mo fe fi han yin odo o de ni se woli kan ti ma fun yin eyan ma nsare ola e ni igba ta wa ni odo la wa raye gbadua adua ta gba ngba ta wa lodo la nge ne bayi mo ti bere awa ta dua iba olorun rere ajo as age of 18 ara asiri ta no mi o mo niye awon asiri pataki ti odo gbodo ma o ni to gbodo se to je ewo odo o to ni mo to ba reyan so fun o awa la ran lati so awon nkan wonyi e tewo si mi lora anu gba so ro pe sara ke se yawo abraham ni a ko mo na o agbara kan lo dile e ti o de bimo fo ki to fo 90 years mama yan lu la so ko agbara kan wa nbe mi to ba wo mare to bi samson ba kan na won na pe won dagba won bimo o sele si saki na won na de bimo for years Rebecca na iba ti yago ti ba je po lo pada da si won o sele si iyawo Jacob na ti se Rakeli Lea ti o si fe re ni okan re no e ke loyun kini sele ndile won gbogbo agbara to wa ndile re to nda oduro o ya gbina oh my god o ya gbina in the name of Jesus ti ba je pe igba to lo ba sakaraya pade ni ori pepe to fara han Elizabeth papa bo lo yo bimo ni ojo ogbo won ki dede sele be agbara kan ni man sele Anna iyawo Elikana the same thing o na ri be be nu bibeli be na lo sele ni aye ti nkan ba sele nu aye e to ba ri pe o duro ko lo o duro ko lo o duro ko lo asiri ni idile te ba gbo pe awon eran kan jade nu church ti mo je ko gboru la fefe ki wona ko le ke kon be ni ko mo pa aye le eniyan ni gbogbo ti eniyan eyan lo gun eniyan ha ase tenu mi jade gbogbo agbára tó dá dúró ẹgbin náà bẹ́ẹ̀.
5: Amen.
4: Tó o bá bọ̀ sí program lónìí mú iyọ̀ tiẹ̀ dání ogbó abẹ́ òrùlé ẹ ó gbọ́dọ̀ ṣẹ́wọlẹ̀ àdúrà ló ń gbà agbára òkè gbà nílùú ìbàdàn tó bá ti dọ́ọ̀rẹ́ méjì sọ pé òun lọ sí bí ọba bẹ́ẹ̀ ni ó máa ní agbára àwọn àṣẹ àdúrà tó máa jáde àti àwọn àṣírí mo wà ní gàdò àṣírí kan tún bẹ̀ mo fẹ́ kó mọ̀ pé ayé ń bẹ ní o wòlíì náà dẹ̀ wà tọ́lọ́ máa ń bá sọ̀rọ̀ àwọn wòlíì rẹ̀ ń bẹ lókè èèpẹ̀ tọ́lọ́ ń lò bí ọkọ̀ wọn àdá tọ́lọ́ ń fi àwọn àṣírí hàn tí màmá yóò bá bá wòlíì pàdé kí ló rò kó fẹ́ ṣẹlẹ̀.
6: Sẹ́ni bẹ́yà mo bèrè lọ́wọ́ ẹ̀ mo ní nǹkan ẹ̀ ní èdè méjì kí ni ó bí yàn wọ́n lóòótọ́ ni wọ́n ní àbá níyàwó kẹrin tó bá níyàwó kejì
7: ó sì
6: ní kò bá ní
7: wọ́n níyàn ó dáa
6: tó bá fẹ́ kejì sẹ́ láìkẹ́
8: mi láìkẹ́ ẹ̀ ṣùgbọ́n agbára wà lọ́wọ́ mi ò lágbára mi láìkẹ́ ẹ̀ ṣùgbọ́n kò ságbára tẹ́mi
6: kò tẹ̀fẹ́ máa sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ o like it.
7: You didn't like it.
6: Then sorrow there.
7: You are not talking.
6: Okay, but now, but they pay. Mo ri pe won gbo mo kini fun e
7: o pe keji fun e
6: o pe keta fun e meke tata pe fun e
7: o
6: wa ru wo owo e me de ri won awon mo meta tan ko fun yin da
7: to you why
6: abi tebi te ba de le okunrin
7: yo
6: loyo
7: yo bi mo yo lo yo bi mo
6: meta tan ko fun e
7: laptop
6: ko ko foko
7: e yo
6: lo ti ko foko e
7: be how many have you given your husband
6: o ti o ti ko kankan fun.
7: She has not given him anything.
6: Oh,
7: and you want to give him. You want to give him.
6: So what am I pay?
7: Do you not know that?
6: Me so what if ya wo me o?
7: I didn't say he has married another wife.
6: But I know you say me o de me say ya da da me. Ah. So mojo ni.
7: Are you a church member?
6: Mo ni so mojo yi ni yin.
7: Are you a church member of the church?
6: Alejo ni
7: yes you are saying
6: kan ko mo ijo yi
7: adebi you are a church member we know how to
6: but today you pe
7: but now that
6: take me okay omo ijo ra fe ni yin ke mi so
7: ke mi
6: so no man oni di adua
7: to yi
6: pe loju ala
7: won
6: do mo re duo won fe ko bi mo
7: injan
6: number 1 lowo lowo won ti po oko re soro
7: won
6: de ti introduce obirin
7: won de ti
6: don se kini won ti don se wole
7: won de they have relationship but they are not married
6: ma bo mama
7: mama come
6: toro ba de bi ati eja
7: tu get to the next state mama
6: ẹyin lẹ bí eléyìí.
7: You are the one that gave birth.
6: Ẹ má dáhùn kẹ́mi. Mi ò ní táìmù.
8: Èmi ni mo bí.
6: Ẹyin lẹ bí eléyìí. Ẹyin lẹ bí eléyìí. Ẹyin lẹ bí eléyìí. Ẹyin lẹ bí eléyìí. Ẹyin lẹ bí eléyìí. Mo ń bọ̀.
7: I'm coming.
6: 1 2 3 4 5 eléyìí.
7: This one.
6: Oone. Eléyìí.
7: This one.
8: Oone ibi awo wa laarin yẹn.
6: Eléyìí leléyìí. Eléyìí leléyìí.
8: Bẹ́ẹ̀ni sọ.
6: Kúrò. Ele máa ń náwó kankan.
7: No point.
6: Màmá lọ.
7: I'll leave o.
6: Ibẹ̀ yẹn lè mú dáadáa. Ele àti ele. Obìnrin ni ele. Báwo làwọn ṣe jẹ́?
8: Tíbi yẹn ìyàwó ìyàwó ẹ̀ lélẹ̀.
6: Ele.
8: Ìyàwó ẹ̀.
6: Ìyàwó ni.
8: Bẹ́ẹ̀ni.
6: Ọkọ ni.
8: Bẹ́ẹ̀ni.
6: Ṣé mo gbà?
8: Ẹ gbà sà.
7: Ẹ gbà sà.
6: Ele àkọ́bí.
7: Bẹ́ẹ̀ni sà.
6: Ele àbíkáyìn.
7: Bẹ́ẹ̀ni sà.
6: Professor, mama tell you follow. Na mumbo.
7: I'm coming.
6: Mumbo.
7: I'm coming.
6: Eleyi lagbara.
7: This one is strong.
6: Iyawo e lagbara.
7: The wife also.
6: Eleyi lo obinrin te bi.
7: This is the daughter you have.
6: Abi?
8: Bẹ́ẹ̀ni sir.
6: Obinrin kan tuntun.
7: The only daughter.
6: Akobi.
7: For the first born.
6: Abikeyin.
7: The last born.
6: Won duro. But ko sagbara lara
7: won. They said but they have no power again.
8: Bẹ́ẹ̀ni sir.
6: Ẹyin náà ti mọ.
7: You also know.
6: Ele bayi.
7: This one now.
6: Wọ́n ti sẹ́ẹ̀rí orí tó wà lórí ẹ̀. Wọ́n ti gbé tiẹ̀ gangan. Wọ́n gbé sínú kòkó.
7: They put his head.
6: Wọ́n gbé mi sórí ẹ̀.
7: Kọ́kọ́ and put another head.
6: Lójú kojú báwo ló ṣe ń ṣe.
7: Physically how does he behave?
8: Ara ẹ̀ wà òkè.
6: Let's go into the spirit and see what is happening.
7: Ẹ jẹ́ lọ nínú ẹ̀mí káwọn tó ń ṣẹlẹ̀.
6: Now.
7: Ibayi.
6: Nígbà tó ti gbẹgbẹ́ ara lára wọn
7: ẹ̀dẹ̀ fẹ́ kán bí mọ́ mo
6: ní ẹ̀dẹ̀ fẹ́ kán bí mọ́
7: sẹ́ẹ̀
6: bìlú pé ọlọ́run lè dàgbára yẹn padà
7: ìyẹn
6: nàbà wà orí tó ń bẹ́ẹ̀ nù kòkó
7: They had in cocoa.
9: That cocoa, won't you?
7: Cocoa tree.
9: The cocoa tree. Ele.
7: We want to restore back his head. He's not all fight you can fight. He's not all battle you can fight. The battle you can't fight alone.
9: As good
7: as you are now.
9: In this same way, you get to fuck a ballet.
7: Now you're supposed to have rest of mind to be eating the foods of your children.
9: Say, I'm joining in.
7: Are you a church member?
10: Then it's our Yoko Nimotiwa. I'm a Yoko.
9: Say, so she left.
10: Yoko Nimotiwa.
9: Oh.
10: She be a bad Yoko.
9: Yoko.
7: Yoko Brand.
9: Then law.
7: That she attends.
9: Ogbayo.
7: Gathering of joy.
9: Okay. Ogbayo, the Yoko Wabi. Okay. Adupa.
7: Thank God.
9: Where Wabi Lemi?
7: That you're here today.
9: Oh, and if you say Bioba Boy.
10: You're not
7: visiting to Shibioba. The name. In the name of Jesus.
9: Pass!
7: In the name of Jesus.
9: Okay.
7: Hallelujah. Something will happen. Don't say you hear anything. Don't say you hear anything.
9: And
7: don't
9: bab first me to baby sere.
7: One that wants to harm you and harm you. I don't think it's forbidden.

ohun to sele ni pato sugbe iroyin gbe laaro yi ohun na ni won salaye pe bakan na ni won tun wogile irin ajo lati Eko si Atlanta ele to ye pe o wole iyen ni inu ose yi sugbo ti ko lanfani lati wole si orilede Nigeria ni ilu Eko be ni won si tesiwaju pe ewo won ni awon ero to fe woko na ni won lo si orilede America ni won ni lo lati sese ma wo lati sese ma wa oko furufu mi ele ti won ma ba ìrìnàjò tàbí kí wọ́n dúró de ọkọ̀ òfurufú mi eléyìí tí delta airline máa pèsè fún àwọn ṣùgbọ́n adúpẹ́ gbogbo ìròyìn ọ̀hún náà wọn sọ pé bóyá ó padà kò sí ohun tó ìròyìn burúkú jáde ńbẹ ṣùgbọ́n wọn ní ọkọ̀ òfurufú eléyìí tí ó ń bọ̀ láti orílẹ̀-èdè atlanta wọn ní tó padà kúrò pé àwọn nípe nígbà táwọn bá balẹ̀ ó ṣeé ṣe kí nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ ṣùgbọ́n ó wà nínú ìwé ìròyìn pọ́ǹchì láàárọ̀ tí tòní wọ́n ní àwọn ajínigbé ti ya wọ ìlú ọ̀yọ́ o àwọn agbègbè kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní wọ́n ti gbé èèyàn kan wọ́n sì ṣe àwọn kan léṣe gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé jáde láàárọ̀ yìí wọ́n ní àwọn afurasí agbébọn tá a mọ̀ sí ajínigbé kidnapper òun ni wọ́n ní wọ́n ti ṣe kíni o wọ́n ní wọ́n ti jí èèyàn kan gbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post bí wọ́n ṣe ṣe àbẹ̀wò síbẹ̀ tí wọ́n sì bá àwọn ará ìlú ọ̀hún sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣàlàyé wípé ẹ wo agbègbè àgọ́ ààrẹ ní òkè ogun níbẹ̀ gangan òun ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún bá ti wáyé tí wọ́n sì ní lọ́jọ́ ajé monday òun gangan ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé o ní nǹkan bí ọwọ́ ìrọ̀lẹ́ kó tó di wípé àwọn akọ̀ròyìn wọ́n débẹ̀ lánàá tí ìṣọjọ́ ìṣẹ́gun láti lọ gbọ́ bó ṣe ń lọ níbẹ̀ o níbẹ̀ ni wọ́n ti ní wọ́n jí èèyàn kan gbé o bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe èèyàn kan léṣe níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú ẹni tí ó fi orúkọ ara rẹ̀ hàn ló sì bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wọ́n pe orúkọ rẹ̀ ní wàsíù alẹ́ṣinlọ́yẹ́ òun ló bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn akọ̀ròyìn ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ níbẹ̀ ni agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn ọláyinka àyánládé àwọn náà fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ wípé ṣùgbọ́n o àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe kíni fi mú fílẹ̀ gẹ́gẹ́ bí amòfin àti agbófinró eléyìí tí àwọn ò rí dájú wípé àwọn ò mú àwọn tí wọ́n hùwà láabi ọ̀hún wọ́n ní lótìítọ́ lódodo òun ló jẹ́ wípé wọ́n gbé èèyàn kan wọ́n sì ṣe èèyàn kan léṣe ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní kọ́lọ́run ọba mi ó ṣàánú ṣùgbọ́n wọ́n ní àwọn agbébọn tún ti wọ ìpínlẹ̀ ọ̀yọ́ o wọ́n sì ti jí èèyàn gbé ó wà níbẹ̀ láàárọ̀ yìí wọ́n ní látàrí ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2027 ìyẹn pàápàá jùlọ ìdúpọ̀ ààrẹ wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ alátakò pàápàá jùlọ peter obi kì í ṣe peter olaniyo peter obi obedient àti rabiu kwankwaso wọn ní àwọn méjèèjì wọn ní gbogbo bí wọn ṣe ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sínú míì tí wọ́n fi lọ sínú ẹgbẹ́ òṣèlú ndc tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú adc wọn ní kò ju wípé wọ́n ń wá gbogbo ọ̀nà láti rí dájú wípé àwọn fẹ́ gba ààrẹ bọ́lá ahmed tinubu àwọn fẹ́ gba kúrò ńbẹ o wọn ní pé torí wípé ààrẹ gangan ìyẹn bọ́lá ahmed tinubu wọn ní gbogbo àwọn tí wọ́n ń sá lọ sọ́tún sá lọ sósì yìí wọn ní gbogbo ohun tí wọ́n ń kóra wọn jọ àti kwankwasiya movement àti obedient movement àti gba movement àtàwọn movement wọn ní gbogbo ẹ gbogbo ẹ kò dá lórí bí wọn ṣe rí dájú pé àwọn gbé ààrẹ bọ́lá ahmed tinubu àwọn fẹ́ gbé wọn kúrò lórí àlééfà káwọn náà bọ́ síbẹ̀ wọn ní gbogbo èyí wọn ní ohun gangan náà ló fà ó tí gbogbo àwọn olóṣèlú tí wọn fi ń kó òun ẹgbẹ́ kan kọ́ sínú kan látàrí èèyàn kan dondo ṣùgbọ́n wọn kọ ìròyìn ọ̀hún wọn sì ń ṣàlàyé gbogbo ẹlẹ́yẹ kọ̀ọ̀kan jèjì tí wọn ń yọ lọ́kọ̀ọ̀kan tí wọn ń yọ bí ìgbà tí èèyàn bá ń sa ẹ̀wà ní òun gẹ́gẹ́ bí ẹnìkan eléyìí tó jẹ́ àgbà olóyè nínú ẹgbẹ́ òṣèlú adc ìyẹn solomon dalogi òun náà sọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn ó ní ẹ̀wò gbogbo wọn kan lọ náà ni gbogbo lílọ bíbọ wọn náà lílọ bíbọ ẹ̀dá ìbọn wọn ní gbogbo bí wọn ṣe ń kóra wọn jọ lórí bí wọn ṣe yọ ààrẹ bọ́lá ahmed tinubu kó bẹ́ẹ̀ tẹ́lòmí ò bọ̀ sí i wọn ní òun náà ni pé ọrọ̀ òṣèlú ni bó ṣe máa ń rí náà nù ẹ wò ó wà nínú ìwé ìròyìn the sun gbé punch náà gbé ìròyìn ọ̀hún láàárọ̀ tòní.

0: ṣùgbọ́n ọwọ́ ti bá prophet náà pé wòlíì ni prophet náà àbí peter wòlíì ni wọ́n pé ṣùgbọ́n wòlíì tó ṣe ọmọ ọlọ́mọ ṣàbàṣàbà ọwọ́ ti bá ó wà níwèé ìròyìn ẹ̀yin fẹ́ kà báyìí wọ́n ní ọwọ́ àwọn ọlọ́pàá tẹ àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n sì gba àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ Imo gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe ṣàlàyé fọ́nrán.
1: Innovation.
0: Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún àti ìbọn ìbọn ìléwọ́ kékeré pẹ̀lú ọta ìbọn tó wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ó wà lójú ìwé ìròyìn Daily Post ńbẹ̀. Wọ́n ní àwọn agbófinró ti ẹ̀ka ti ìpínlẹ̀ Imo òun lọ́wọ́ wọn ti ba Nikedi Nikedi ni ó dá wọ́n jà ní ọwọ́ wọn bá wọn ní arákùnrin ọ̀hún ló jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn kan eléyìí tí wọ́n pe orúkọ ẹgbẹ́ ọ̀hún ní NBMA ìyẹn New Black Movement of Africa. Wọ́n ní ọwọ́ bá o ìyẹn Black Axe ọ̀nà kan sínú ìwé ìròyìn Daily Post bí ẹ lọ kà á kẹsẹ̀ díẹ̀. Wọ́n ní òun gangan ló lọ́wọ́ nínú ìpànìyàn eléyìí tó ń wáyé ìyẹn ní àwọn agbègbè ọ̀hún tó sì jẹ́ wípé wọ́n bá ìbọn léwọ́ eléyìí tó jẹ́ ti ìbílẹ̀ wọ́n bá lọ́wọ́ rẹ̀ o. Wọ́n ní ọwọ́ ba arákùnrin ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n sì sọ wípé eléyìí gangan ló jẹ́ pé àwọn vigilante ìyẹn àwọn ọlọ́dẹ ìbílẹ̀ wọ́n ní àwọn gangan òun ni wọ́n mú o tí wọ́n sì mú arákùnrin ọ̀hún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n fà lé àwọn agbófinró lọ́wọ́ o. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní kó tó di wípé àwọn lọ bá a ló jẹ́ pé arákùnrin ọ̀hún gan ó dúró re o níṣe ní yìnbọn mọ́ àwọn vigilante àwọn náà ń dá padà. Wọ́n ní ṣùgbọ́n àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ ọwọ́ bá o. Agbẹnusọ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Henry Okoye òun náà bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ pé lóòótọ́ ni ọwọ́ àwọn ba afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn òun náà ni wọ́n ní kódà ọwọ́ tún ba ìkan náà tí wọ́n pe orúkọ ọ̀hún ní Isa Chinagro ọmọdún 19 years tó jẹ́ ọmọ ìlú Ogwa níjọba ìbílẹ̀ Mbatoli òun ni wọ́n pe ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní ojúnà Royce Road Owerri òun ni ọwọ́ ti bá yùn. Ẹ fẹ́ ka ẹ fẹ́ ṣẹ̀rí ìròyìn ọ̀hún ẹ lè gba tẹ́ǹdì ẹ̀gán ńbẹ̀ ẹ bá ìròyìn ọ̀hún ńbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ pé ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Imo ó ba arákùnrin kan tí wọ́n pè ní ọmọ ẹgbẹ́ òkùnkùn ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní.

0: ní ìpínlẹ̀ Kwara náà ni ìròyìn eléyìí ti jáde nínú ìwé ìròyìn Punch. Wọ́n ní iná ó ba ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù ilé ìtajà àti ọ̀pọ̀lọpọ̀ ohun táwọn èèyàn ń tà. Wọ́n ní ó jó iná jó ọjà kan ní ìpínlẹ̀ Kwara o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ sínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí, wọ́n ní ó kéré tán ṣọ́ọ̀bù tán kà pé iná jó yóò tó mẹ́rin lé ní ogún ìyẹn 24 shop. Mẹ́rin ó lé ní ogún ìyẹn ṣọ́ọ̀bù ò ní wọ́n ní iná ló bàjẹ́ o tí wọ́n sì ní ó ba ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà àwọn èèyàn jẹ́ tí ó sì jẹ́ wípé tẹkúntẹkún làwọn tó ní ṣọ́ọ̀bù ní ìkúnlẹ̀ ajé o ìkúnlẹ̀ abiyamọ ajé o ajé o làwọn èèyàn kàn ń pariwo gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn Punch. Wọ́n ní ọjà yìí gbajúgbajà ọjà ni eléyìí tí wọ́n ń pè ní Mandate Ultra Modern Market òní wọ́n pè nílùú Ìlọrin ló wà ìyẹn ní ìpínlẹ̀ Kwara. Wọ́n ní ọjà yìí òun gangan ló jẹ́ pé òwúrọ̀ kùtùkùtù ọjọ́ ìṣẹ́gun òun ni ọjà yìí gbiná o tó sì jẹ́ wípé àwọn ọjà yìí iye ọjà tí àwọn ibi tí wọ́n ti ń tajà tó wà ńbẹ̀ á tó igba ìyẹn ilé ìtajà tó wà ńbẹ̀. Wọ́n ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọjà àwọn èèyàn òun ló bàjẹ́ o tó sì jẹ́ wípé iná yìí wọn kò sọ pàtó ohun tó fà á. Wọ́n ní kódà àwọn ṣọ́ọ̀bù tó jóná tó fara gbá àwọn ibi tó ti ń ta fóònù àwọn ibi tó ti ń ta oúnjẹ oúnjẹ ló ṣe kí ni àti àwọn nǹkan míì tó ṣe pàtàkì peter ó lágbára o ibo ni kan ti bẹ̀rẹ̀ ẹ wo kódà àwọn èèyàn náà sọ àwọn ní panápaná kan tó dé nǹkan tó paná bí ṣọ́ọ̀bù 24 ti jóná nǹkan ti bàjẹ́ wọ́n ní wọ́n débẹ̀ ẹni tó jàgbẹnusọ fún àwọn panápaná Hassan Adékúnlé àwọn náà ṣàlàyé wọ́n ní wọ́n ti pa àwọn pé ṣùgbọ́n báwọn káwọn máa fi débẹ̀ bí nǹkan bíi aago mẹ́rin aago márùn-ún àárọ̀ ó ti fẹ́ lù ó kú bóyá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún làwọn débi ìṣẹ̀lẹ̀ ọ̀hún kó tó di pé àwọn bẹ̀rẹ̀ sí ní fi omi pa àwòrán bẹ nínú ìwé ìròyìn Punch náà sọ pé iná jó tó sì ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ó wà nínú ìwé ìròyìn Punch láàárọ̀ tòní. Eléyìí náà ni màá fi lọ sókè tí bá padà dé àwọn abala àgbéyẹ̀wò torí ohun tá a fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí ohun tó ṣe pàtàkì ni ẹ kú kalẹ̀ ọ̀tún ìwé ìròyìn tẹ̀síwájú.
1: Ọ̀túnú ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM ó balẹ̀ gùdẹ̀ bí ẹyẹ ìjì.

0: Ekabo abala gbeyewo wa lori otunu weroyin nikan ni Jordan 105.5 FM. Ibi ta nlo laaro yi ni eje mo ko bere pelu state police yen olopa ipinle. Ibere ti mo fe bere ni pe lowo eyan ara le ibere akoko niyan o. Se awon gomina wa se won le dare olopa ipinle daada. Beni, beko, ewa fi di insi. Tebani beni, esodi. Tebani beko, esodi. Olok pa ekmele. Tofe dale. Sha won gomi na wa. Si won le dari won. Da da. Ti o jeki eto abo. Ko wa. Fun wa. Lori le de wa. Ati bo ekmele. Nyeni. Ele keji. Ite ba munu enyo. Lori asiko a gbudo gba lasiko laaro yi elekeji ni pe local government ogun lo wa ni ilu Eko abi beko and we have 37 SCDA ile ejo supreme court won ti pase wi pe ki awon ijoba ibile ki won ma pase ara won kon ma dare ara won iti awon lebo npe ni autonomy ti autonomy ni eyin le bo lenu yun ṣugbọn bi ke idari idari ara eni ijoba idari ara eni now what is she won ti palase ibere ti mo wa fe bere lowo eyin ara ile oni wi pe se ati nri iyipada na won local government area wa lati gba ti ijoba ara eni to ti bere autonomy tile ejo ti so pe ki ijoba ibile ki won ma da se ase ara won kon ma gbowo won latoke kon si ma fi se ohun to ye kon se fun awon ara ilu ladugbo yin local government bi te wa kini kon te le so wi pe chama yin be ti se te le toka si 09063352 hello e ka ro ojo opo yin o da sa o te ba le pe wa pada te ba ti pe wa oruko yin ibi te ti npe ohun te fe so ite mu te fe yan ona fun wa laarin iseju kan abo ka se pa pa pa hello e ka ro sa
1: agojumo
0: yes sir
1: e se ra o agojumo
0: yes sir
1: koni ba je fun eni kan kan wa
0: ami edumare
1: oruko ti mi atan da elewo eko
0: e ka bo sa
1: agojumo seri nipa insecurity to ngode takoko olopa pile tabi regional police oni solution si gbo n to wa le
0: ibere mi ni wi pe se awon gomina wa le dari olopa ipinle daada yes or no
1: ife nawo na lo nda ola mu won le dari e ti joba ba kan nipa fun won won fe nawo gbogbo ta won ri nifun gba si regional dibo jon gba ta para won ko yo tori ko eko ko ma so ko insecurity ni gbo state ko eko ma so pe federal government lorun o ton gba ti transfer e ton gba tele ai lo to awon governor bi o je ki olopa apile ti ba mu e ko ti ba mu ai lo ti to awon lo fa e ko ti ba mu o de ma pe waju federal police o ma pe waju npf lo tori awon npf yen opolopo awon ma to won iwa ton gba se olopa yen na no wa bale ti wa nbi je ẹ̀rù àwọn tó ń lọ pa àwọn oníṣòwò mẹ́fà ní òde onírin àwọn àtọ̀hún ìwà ọlọ́pàá yìí náà ni o iṣẹ́ àwọn ọmọ wa ń bí àwọn ọlọ́pàá mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n mú àwọn ọmọ aróòkè ọya ni wọ́n ṣe àwọn ọmọ ọjọ́ bẹ́ẹ̀.
0: ẹ ṣeun
1: mo ṣe jẹ́ nìyẹn.
0: ẹ ṣeun ìbéèrè mi ẹ má jà á yà bàrà ojoojúmọ́ la máa mú àwọn tọ́pìkì tó yẹ ká máa gbé wá fún wa.
2: Hello.
0: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀.
0: Yes ma.
2: Ẹ kú ètò.
0: Yes ma.
2: Bíkin lẹ́ta Adékanlé láti fẹ̀sọ̀wápọ̀ láǹbẹ̀.
0: Ẹ káàárọ̀ ma.
2: Ẹ káàárọ̀ sà ẹ kúṣẹ́ o.
0: Yes ma.
2: Ṣé ní ọlọ́pàá ìpínlẹ̀. Ó dìpẹ́ǹdì gọ́vnà tó bá wà ní ìpínlẹ̀ yẹn. Ṣé máa pé Lasma Lagos State lẹ́ni Lasma. Wọ́n dẹ̀ kọ̀ntúrò wọn dáadáa. Ó dìpẹ́ǹdì gọ́vnà tó bá wà ní stéètì yẹn. Tí wọ́n ṣe jẹ gbúdú jẹrá. Ìyẹn bẹ́ẹ̀. one daddy or that so by the governor to let me alone.
0: Let me alone, Uda.
2: Then you can see
0: local government. Job
2: local government, only for my
0: local government ibo le wa nbe un ifo abi
2: ifo da wa
0: kini jama yin ti se fun yin lati bi osu mefa ba te yin
2: ko ti se ati ri nkan kan to se o oni mo je so yi pe won si je ki o ma jari na
0: lero ngba ti yin
2: be ni
0: e seun
2: awon o ti ri nkan ti local government wa se
0: ifo ni gbogbo la nbe
2: ifo ni
0: yes 09063352 kini local government chairman yin ti se to ba se e so oruko won e daruko eni won ti se nkan bayi keyin won ba ba de se na so hello
2: hello e karo
0: e karo sir
2: ada fun je da me se mo wa ki pa lo tun pe pada wa kan la se pa la pa be se
0: okay eyin le ko pe ta gbo yin dada
2: I'm going to go to the government. As far as our own is concerned, no, not say that.
0: Nibo lo do local government bo ni be.
2: Mo so kola, mo so awu kola. FCG, o gba yi mo so.
0: Okay.
2: O se dada gbogbo na o ti fe se ton o ti o gbe e gbe mo ni de ni.
0: Wow.
2: O ti o ti.
0: Da.
2: A ti wa se di eri awon ti ya nje, a ti wo o le fo na o de ta so ko ma bi so wo.
0: Se
2: mo yara.
0: So
2: this time,
0: I have
2: a problem
0: with the one being a ship.
2: Yes,
0: sir. Okay. Now, you die. Then you're about to die. And you're about to die. And you're about
2: to die. And you're about
0: to die. And you're about
3: to die. Radio has never been this exciting.
0: Yeah.
4: I'm
0: not going to die. Mama,
4: what are you doing? I'm not going to die. I'm not going to die.
0: Hello ma.
4: Alaga bile wa, alaga bile.
0: Eh kile po po.
4: I'm sad, okay.
0: Yeah. Eshun. Won ni won so yen, won ni ona ibo I'm sad. Mo ni ke ma e ma ba wa daruko alaga ijoba ibile yin. Ejo e ma ba wa daruko won. Awon na ngbo yin. Te ba se so pe won sise yen, inu won ma dun. Ah, won tun gboro se si o. Iji o ba se na e so. Hello e karo.
2: Ma ma fe re ko ko.
0: Eh sir.
2: Ọ̀rọ̀ Nàìjíríà nípa àwọn ọlọ́pàá ìpínlẹ̀
0: orúkọ yín
2: sá fúgú Isaac Ogunṣe Ọlátàmí kọlẹ̀
0: ẹ káàbọ̀ sá àkókòṣe kókò wọ́n ṣe àwọn gómìnà wà lè dá ẹlọ́sà amọ̀pá aza àwọn náà mo sọ mo ní a nídi ọlọ́pàá ìpínlẹ̀ ṣùgbọ́n ìbéèrè tèmi ni pé ṣé àwọn gómìnà wà lè darí wọn.
2: I need you. Alaji Jimo.
0: Alaji Jimo.
2: Jimo
0: Ejibade. Okay, Ejibade. Yeah. Won gbianju abi?
2: Won gbianju. Ye ibi to wa ku se ni awon gota wa to si si to ti pe do di pe ko ba ko ba to ya omode. Ta ba gbe.
0: Oda.
2: Eh yen ni o.
0: Eshun.
2: Eh adu adu.
0: Amisa, eshun. ah so pe a ni de olopa ipinle to ro ngan ni o ran wa lowo sugbon se ibere le mi bere mi taku enikankan mo ni se awon gomina wa le dari olopa ipinle daada erongba ni be ni won le dari e ton ba le se bayi be ko won le dari e tori nkan bayi bayi bayi eje ko lo straight ka le fa won ka le gba understand ara wa elo e ka ro
2: elo e ka ro comrade la lati
0: ton my comrade
2: ẹgbẹ́ kí n bẹ̀rẹ̀ láti rí ọ̀rọ̀ ohun pé ṣé àwọn gọ́fìnà máa lè máníjì
0: ọlọ́pàá ìpínlẹ̀
2: dáadáa àbí wọn nílé ìṣẹ́ bẹ́ẹ̀rí kò dáa sí ìyẹn padà sẹ́yìn wọ́n dá nàìjíríà sẹ́yìn padà pátápátá bí kan sọ pé wọ́n dá ìyẹn padà sẹ́yìn ní bí 5,000 yíyà sẹ́yìn nàìjíríà ti ní federal police tẹ́lẹ̀ wọ́n ti ní state police tẹ́lẹ̀ wọ́n ti ní local police tẹ́lẹ̀ wọ́n ti ní constabulary tẹ́lẹ̀ bẹ́ẹ̀rí bí kìíní yẹn ṣe lọ tẹ́lẹ̀ nítorí tí wọ́n wá sọ di fraudulent wọ nàìjíríà fún sọdá nǹkan ohun kí àwọn pé ká máa sọ kókó yàtí gọ́ọ̀nà lè máa níjẹ wọn ò lè máa níjẹ àbẹ̀rẹ̀ ẹ̀ náà ni òfin ló máa máa fẹ̀rẹ̀ ẹ̀ta ara ẹ̀ àti mọ̀ pé ẹsẹ̀ sí àwọn gọ́ọ̀nà kì í wà gbogbo wa la mọ̀ ní ẹsẹ̀ tẹ́ tí ò mọ́ ṣùgbọ́n tá a bá wá ń dé yẹn la wá ń mú kẹ́nu tí kò máa pa wá bá a ṣe ń sọ yín sí ọba tó wà nínú fọ́rẹ́ẹ̀sì àwọn tẹ́rọ́rìsì ní kwara nsì bí ọba sáfù sí ọba láti weeks wọn ti wà ń bẹ tó gbé gbogbo bá ṣe máa ṣe nígbà tó bá dé a máa fọwọ́ sí ara
0: ẹ bẹ́ẹ̀ni
2: ká máa bẹ̀ ni wọ́n lè ṣe wọn ò lè ṣe kí lókà gọọmenti àwọn bàbá wa ní ẹni tó mọ àtiwọ́ olùyànjú
0: yóò mọ àtìlẹ́
2: àwọn gọ́fìnà ló ní àwọn tí bẹ́ẹ̀ máa tanra yín jẹ cross gbogbo nàìjíríà sápọ̀dà gbogbo wa ni apc máa máa ṣe jọba ibi kan ta ni apc ló kó gbogbo ẹ̀ ibi pdp bá wà pdp ló kó gbogbo ẹ̀ election ni wọn yọba n ta abali káṣí máa rí
0: ètò
2: bá ṣe ń ṣe lọ́wọ́ ìṣòro wọn ẹkú
0: ètò. Ẹ ṣeun Kọmídọ́lá. 0906000 3352 ẹ̀lú ẹ̀ káàárọ̀
5: sá. Akíọ́lá Sípàrà ló pè padà orúkọ alága tí wàá mọ́tò Kọ́lá.
0: Ok.
5: Ọ̀nà Ìgbò Àdùnní.
0: Akíndélé Akíndélé ọ̀nà Ìgbò Àdùnní.
5: Ọmọdé àgbà ni òṣìṣẹ́ dáadáa òṣìṣẹ́ yóò lè tọ́jú àwọn ọmọ ẹ̀kọ́ náà.
0: Ọlọ́run túbọ̀ máa bá wa kó sí wọn nú dáadáa. Hello. Ẹ káàárọ̀ ẹ bá yín lókè yẹn lọ́lẹ̀ o. Yes ma. Orúkọ yín máa ti ibi tẹ́ ti ń pè wá.
6: Ìyá Bèjì láti kó sílẹ̀.
0: Ìyá Bèjì ẹ káàárọ̀ ma.
6: Ẹ káàárọ̀ sá wa. Ẹ kún fẹ́ Olúwa o.
0: Ọlọ́run ló ń bá wa ṣe
6: o. Olúwa pín in lérè ẹ.
0: Àmì.
6: Fẹ́rìsà onídìí ọlọ́pàá bílẹ̀. Ìdí àti túmọ̀ ni pé ṣe mọ̀ pé ọlọ́pàá bílẹ̀ ń sìn. Àwọn máa mú kí tó.
0: Ọlọ́pàá ìpínlẹ̀.
6: Ọlọ́pàá ìpínlẹ̀. Ó máa mójútó gbogbo àwọn agbègbè tí gbogbo ẹ̀dá kérekére. Àwọn agbègbè míì tọ́ba ti ṣẹ́ẹ̀kì kan ní second point. Kùtù ọlọ́pàá kan pọ̀ tẹ́ máa máa rí mọ́. Ọlọ́mọ ẹ̀ kárí bí ò ṣe dáa. Tó ti yé yín sà. Tọ́ba jẹ́ ọlọ́pàá ìbílẹ̀ sí ni tí wọn kálukú bá ti wọ́n bá ti yàn wọ́n sí agbègbè tó yẹ kán wà. Táwọn ti bí bá tẹ̀ ṣiṣẹ́ tán gbowó lọ tó darí sínú ọ́fíìsì wọn. Àwọn yẹn tó máa wà ní káàkiri. Ọlọ́run á máa fún yín ṣe iléeṣẹ́ yín níjó náà.
0: Àmì ò ẹ ṣeun. 0906000 3352 Abala àgbéyẹ̀wò náà la wà. Ẹgbẹ́ káàárọ̀. Ẹyí lè dùn ẹ lọ́lẹ̀ o. Ẹ bá ti pè ẹ máa bá wa yí ẹ̀rọ rédíò yín lọ́lẹ̀. Ẹ ló ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ma.
7: Ẹ káàárọ̀.
0: Yes ma.
7: Orúkọ mi ni ìyá àṣìṣe Olúwa Tóyìn.
0: Ok ma.
7: Ẹ̀jọ̀ nípa local government ṣe ń sọ. Púpọ̀ sọ́lá ìjààyè local government àwa wà.
0: Ok.
7: Ọ̀nà kan tí wọ́n pè ní Amúṣọ Road. Òhun ó popularly known as Púpọ̀ Sọ́lá.
0: Ok.
7: Amúṣọ Road.
0: Púpọ̀ Sọ́lá.
7: Ọ̀nà yẹn ló lead lọ sí Tóyìn. Bẹ́ẹ̀ni.
0: Níbi ọ̀nà bíríìjì tí wọ́n ṣe yẹn.
7: Bẹ́ẹ̀ ni bàbá ni New Bridge yẹn.
0: New Bridge
7: yẹn ó ti wá ba Old Bridge jẹ́. Ó jẹ́ pé gbogbo ọ̀nà yìí sì. Àwọn nínú àpẹ́ẹ̀kù tí wọ́n rìn gan gidi ni máa ń yìn wọ́n ní dẹ́sítàtì pé wọ́n púpọ̀ lọ́wọ́ 500 la máa tọ́ láti abúlé ẹ̀gbàdé púpọ̀ sọ́lá. But ọ̀nà yóò sọ pé tó jẹ́ pé àwọn gan manage ni. Ẹ jẹ́ kí ni local government chairman wa ń ṣe?
0: Ìlú àkọ́kọ́
7: tó fìyà jẹ wá. Olabanji ni mo mo n gba yen because I'm not used to the game. Because oro won ti sue ni. Nida kon won ni won ba wa se, won ba wa se ona. Won wo gbogbo ona yi. To je ke di kekere kon ni won se ni bi Redeem Church te. O je take won like 6 months afi ji ala di do. To ko si la ba lo se na gbola ni yi ka to ja sita. Mm. Ifi ona yen ti o ba di ko to je pe ah won yi awon lokada mo yi awon ni afẹ ton gba.
0: Oda. Hello, wa oruko won te ba ti pe won te ba ti get oruko won yen e ba wa e daruko won won baba yin se
7: okay
0: e ri daju pe mo oruko local government chairman yin
7: ma wa labanji ni mo mo tele but ma wa ni sin tori pe go se mo bi nkan ba du yan ni wo
0: ben
7: ni ma ma ni siri fun e ngba te ni e se na e gbe cardboard e gbe signboard e gbe si gbogbo e ngba na bi pe fe se nkan to ni lari fun wa ngba ta ma ri I won't say, I won't say, ni egbe da li mo so tole is they working they go see is working o lo even ni na se mo jade mo bo egbe pe ko tu se internet ke ba wu gbe gbe ko se internet si na wo street ni se council ni ko lo si na wo gbe ni street ka ki ko lo ta yi road ba wo iya nje ogun state iya nje ifo iya nje fo iya nje fo
0: eh paro iya mi se ri gbogbo
7: wo bi pe
0: daruko yen ijoko nkankan ati lo be
7: ba ni ibe ti won gbe ni e yan je ifo yan je ifo yan je ifo we don't know counselor we don't know chairman
0: gilo ko chairman ifo gan gbogbo yen daruko re pe eyan
7: ma da ko ma send e si yin
0: e ya ko si wahala e se awon ra fo ifo to bi o ifo to bi o ifo local government to bi gan elo e ka
7: ro
0: e ka ro
7: e la sa o
0: yes ma
7: ile se yen ni jena sa olori kan de lo n sero
0: olori
7: lati ota wori
0: e ka bo
7: o ba du pe lo wono re bo assist e to je wa be de to du gbogbo ile o
0: local government ko nu be
7: ya ota wori
0: ota wori
7: ona re bo assist e ota wori o n to du wa o o de gbogbo ona lo ti se gbogbo o to se lo ti se ba ki o ba to se ba ki o se de ba ki
0: Honorable one about you. That's it. That's not if you pay. What it is in sorrow, one ye. I want to become one in one, she. Ijoba, what's in me? Oh, yeah. Ijoba, a bile. Hello, ma, shawan, doy. Emma da, a shara, yipa. Ile jo supreme, lo da don. As you big of you should make fast anybody, and what's it big beside, not it be,
3: I say, Jordan.
0: Lati bati. Won ti gba ominira ara won se won se abi won se yen ni la karo sir
8: eku se na
0: yes sir
8: alo aku lowo
0: ami
8: ni jenu go bi owo
0: ami edumare o ko yin
8: o da wa ni ile kini
0: awa
8: awa nta lati atasho won ba ti se won se pare won sise but won pari gbogbo awon iko dawole ko to sele ni e
0: kilo ko yin sir
8: adebayo ni
0: lati bejuleki eni
8: won so
0: won

0: Hello, sir.
1: Hello. Bẹ́ẹ̀ ni o. Orúkọ yín. Okay, sir. Orúkọ yín o. Orúkọ yín o.
2: Orúkọ tèmi ni Amòfin láti Mosèjì Láwórì.
1: Okay, sir.
2: Àwọn kánsílọ̀ àti ṣàmà ni wọ́n ń gbìyànjú nípa education àti security. Kódà wọ́n try wọ́n tẹ̀ bọ́tí ọ̀nà apariwo ọ̀nà náà lórí lédè nígbà kan. Wọ́n dẹ̀ gbé katakata wọ́n ṣe bọ̀ tó dè ṣe rọ̀ ó tún ti ba ọ̀nà yẹn jẹ́ kọ́ jọ torí Ọlọ́run. Wọ́n ti ṣe ọ̀nà ẹgbẹ́ kan tó ti ká ẹ̀ bọ̀ àwọn tó kù wọn parí ẹ̀.
1: Wọ́n ti parí ẹ̀.
2: Nígbà gbogbo ìgbà tán ń gé jẹ̀rí láti ibi tí mo ṣe gbò. Kásìlọ̀ wa bẹ̀ látàrọ̀ fi yọ̀rẹ́ ìgbẹ̀ná kásìlọ̀ yẹn. Ẹ bá dúpẹ́ lọ́wọ́ kásìlọ̀ wa ọ̀nà rẹ̀ bùjẹ́ ìṣẹ́jú. Ó dó tì wọ́n gan. Ó dó tì wọ́n gan. Kán bá parí ẹ̀ bójú ṣe rọ̀ ní ìsìn ọ̀nà yẹn
1: ò ṣe gbà mọ́. Kán 09063352 ká fàkókò ẹ aráàlú èèyàn ṣòfò ni ò dá. Ó bá yàn yín sípò ẹ ṣe ohun tó yẹ kẹ ṣe lásìkò.
3: Kiri bí ajá, wọ́n kẹ òwò kiri bí ejò, káde kú ọlá lọ́dún mẹ́jọ.
1: 09063352 Hello, Ekaro.
0: Ekaro, sir.
1: Ekaro, ma.
0: Don't tell me if you lie, what is that?
1: Ekaro, ma.
0: Papa, I got you too. Ekaro, sir.
1: Yes, ma.
0: Ekaro, sir. I'm glad you told me.
1: Eshun.
0: We are my friend, you.
1: Ami.
0: Ekaro, I'm the honorable, wow. Ogunsola. Me, if a local government, you are me, about some weed. Ojú títí wa ti bàjẹ́ tọ́run ẹjọ́ o ní pàápàá ní Jábútú o. Ẹjọ́ o kán wá bá wa ṣe wà rí ètò àwa ara wa ní
1: àti ti
0: wà o. Lápá ọ̀dọ̀ ti wà wá rí àwa àti ẹ̀mọ̀ bóyá ní àti local government o. Ẹjọ́ o ẹ bá sọ fún wọn kán bá wọn mọ́wọ́ débẹ̀ o.
1: Òun náà lẹ ti ń gbọ́ yẹn o alága kí lẹ pọ́kọ wọn.
0: Ọlọ́rẹ́bù Ogúnṣákí.
1: Ọlọ́rẹ́bù
0: Ogúnṣákí. Ogúnṣọlá.
1: Ọlọ́rẹ́bù Ogúnṣọlá.
0: Bẹ́ẹ̀ni.
1: Ti local government.
0: Ọbáfẹ́mi. Ọbáfẹ́mi Wódé.
1: Ẹ ṣeun.
0: Ìgbà
1: tó ṣe. Yes, ma. Màá mú ìpè kan sí kí tó máa lọ láàárọ̀ yìí torí àsìkò bá wa ṣọ̀rẹ́ rárá. Ẹ̀lú ẹ̀kaàrọ̀. Ẹ̀kaàrọ̀.
0: Ẹ
1: káàárọ̀ sá. Ẹ bá yín rédíò yín lọlẹ̀. Orúkọ yín.
0: Ọbánlá
1: Razak. Láti bo.
0: Láti Ọlọ́run sá.
1: Láti Ọlọ́run dá. Ó yẹ bá wa dá. Ẹ yín rédíò yín lọlẹ̀ sá. Ẹ yín rédíò yín yẹn lọlẹ̀. Tàbí kẹ kó ń bẹ̀. A lè gbé ìpè kankan mọ́. Ẹ tẹ́ bá ti pè wá. Ohun tẹ́ fẹ́ sọ yín gan-an. A lè gbọ́ àwọn tá a fẹ́ tẹ́ fẹ́ bóyá fẹ́ kí ẹni tó ṣiṣẹ́ dáadáa ni kò ní gbọ́ ẹ dárúkọ òun bí a kò ṣe náà ni kò ní gbọ́. Dínú ta fi máa ń kẹ yí rédíò yín lọlẹ̀. Then orúkọ yín àti agbègbè ibi tẹ ti ń pè ó ṣe pàtàkì. Ìtòkù tún di lọ́la lágbára Ọlọ́run ọba mi Èdùmarè. A dúpẹ́ lọ́wọ́ Peter Olaniyi náà lájọ ṣe láàárọ̀ yìí. Bàbá wa ọ̀gá wa pátápátá yányán. Larry Johnson àjọṣepọ̀ wọ nìbàjẹ́ àti gbogbo àwọn lẹ́nu lọ́rọ̀ aláṣẹ lọ́gàlọ́gà ní iléeṣẹ́ Jordan 105.5 FM. Àdúpẹ́ pé okùn lọ́wọ́ yín o. Ẹ̀rí Olúwagbémilékè Adébáyò kọ tèmi eré gbogbo tún di ọ̀la lágbára Elédùmarè àtèmi àtẹ̀yìn àníwá ara wa ti o a sì ní fojú sunkún ara wa títí di ọ̀la ńkọ́ o. Mo yọ Olorun ba mi sai se karo.

0: Jordan 105.5 FM. From Lagos, this is Jordan 105.5 FM.
1: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi di ọmọ gbẹ́gbẹ̀dù Jordan 105.5 FM kò bá yẹ jù.
2: Ọ̀tá fàsókè yìí dòbòrí bọ̀bá yìí ò rí ọ kedere ní tọ̀rú wọ̀ jáwọ́ níkà is the best anti-crime program to lis ten to jáwọ́ níkà wèrèpè fi gbogbo ara jó ní ètò tó láwọn oníṣẹ́ ẹbí wọ̀gbẹ́ jáwọ́ níkà àwọn ìwà àkà tí ò ṣe bọ́mọlúwàbí díẹ̀ jáwọ́ níkà kò ṣe é màgbé ètò tẹ́ ò máa gbádùn ní gbogbo ọjọ́rú wednesday látago mẹ́ta ọ̀sán lórí ìkànnì jordan 105.5 fm pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín agbólóhùn bí ọ̀jẹ̀ dèndé bí àgbà fún polówó ọjà ẹ̀pẹ́ 0802-585-0558 lẹ́ẹ̀kan sí 0802-585-0558 jáwọ́ níkà tọ̀sẹ̀ yà kọjá bẹ́ẹ̀.

0: torí pé ọwọ́ ọ̀tọ̀lúwa ń ṣagbára ó wá ní àwa kì yóò kú bí kò ṣe yíyè ká lè máa ròyìn iṣẹ́ olúwa ni mọ́mà kí wà torí pé ọlọ́run ò já ṣubú sọ́wọ́ ọ̀tá ó ṣe ọlọ́run tó ojú wa jẹ́ mọ́mà kí gbogbo wa lénìí a káàbọ̀ sórí ètò ni ètò wa jáwọ́ ń bẹ̀ jáwọ́ níkà òde ìkọládé kọjá lọ yìí nígbà táwọn onílù àlùmọ́lẹ̀ yẹn ẹ ti mọ̀ tó máa ń pàdé yín patí àwọn unexpected and uninvited drummer nígbà tó bẹ̀rẹ̀ sí nílùlù mo kàn ń fetí sílùú yẹn ni mò ń gbọ́ jáwọ́ ń bẹ̀ jáwọ́ níkà jáwọ́ mọ́ ń bọ̀ nítorí pé mo máa dé ìgbà tuntun wọ̀ bí àlárí láìpẹ́ ìtẹ̀síwájú báyìí ni ọ̀pá àṣẹ́gun bóbìnrin bá ti ń pẹ́ ńlé jù àjẹ́ ni ó dá o wọ́n máa fàjẹ́ lọ ni agbólóhùn bí ọ̀jẹ̀ dẹ́ndẹ́ bí àgbà ọ̀bẹ́ obẹ̀rù japanti ò péjọ àní ohun tọ́lọ́run ní ajókòó tàgbà ṣe é pè ránṣẹ́ ṣe é gbẹ̀ lọ́wọ́ ẹ̀ òkìkí ò pọ́jọ́ ariwo ò pọ́ṣù àfọ̀lá wọ́n dò ìkápá apá àwọn òkápá wọ́n dò ìkóṣe apá àwọn òkóṣe takú tí ò pẹ́lẹ́ gbogbo bàbá mọ́la ó tún kọ̀la ni ó sì mọ́ra àfọ̀lá àwọn ti báràkì lágbájá níkẹjà àfọ̀lá kọ́mìnrin mùsùlùmí ọ̀la tún jí àfọ̀lá.
1: Good music advice.
2: Awesome talk every day.
0: Bá mi níná lówó àfọ̀lá alájà àlù ọ̀dà mi jẹ̀rọ àfọ̀lá tó bá kọ̀la a tún kọ̀la ni bó bá tún wá dọ̀la a tún máa kọ̀la ni torí pé ọ̀la yìí tán ó dá kí láà fi ṣòdiwọ̀n lénìí ṣé ẹ kú túmọ̀ pé orí mi ò ní bọ́lẹ̀ kó máa yí nǹkan irúgbìn ni mo pè é irúgbìn seed ẹ tún máa wò pé kí ló tún mú wálé ni irúgbìn ni mo pè é seed ẹ gbọ́rin àwọn akọni ṣọ́ọ̀chì kan máa ń kọrin wọn ni ohun tó bá gbin ló ka ọ̀rẹ́ ohun tó bá gbin ló ka ọ̀rẹ́ òkò lè gbin tẹ̀tẹ̀ kó ka kòkó lórí ẹ ohun tó bá gbin ló máa ká ṣùgbọ́n kí n tó débẹ̀ ọlọ́run ló gbé létò tó ń mètò tó ń ṣètò fẹ̀lì tó fẹ́ràn kẹ́tò rẹ̀ kó máa tò ní gbogbo ìgbà ẹ bá fọkàn bá mi bọ irúgbìn ni mo pè é seed gbogbo apátálá mọ nǹkan tá à ń pè ní irúgbìn àfàwọn tí ìbá iṣẹ ọmọ oko bíi tiwa irúgbìn ṣé ẹ mọ pé àwọn àgbàdo tá à ń jẹ àgbàdo jáde nísìnyí à ń jẹ nínú àgbàdo tẹ ń jẹ yẹn àwọn kan wà tí wọn ti ṣà nírúgbìn tí wọn máa padà gbìn Reverend Reuben Oladeji nípò kíá wọn mọ ohun tí mò ń sọ yìí irúgbìn tó wọn ti ṣà ìyẹn ni wọn máa fi ṣe irúgbìn láti gbìn fún ìmí lẹ́ẹ̀mí ṣé ẹ mọ nǹkan tó ń pè ní èbù èbù iṣu ẹ mọ ó dá irúgbìn bó o bá jẹ irúgbìn ó lè jẹ irúgbìn dáadáa àbí irúgbìn burúkú ẹ máa fọkàn bá mi bọ o good or bad seed irúgbìn dáadáa àbí irúgbìn burúkú èwo lèmi jẹ nínú ẹ ewé ìwọ jẹ nínú ẹ tó o bá jẹ irúgbìn dáadáa èso dáadáa ló máa so bó o bá jẹ irúgbìn burúkú èso burúkú ló máa so ọ̀rọ̀ mi lénìí mo fẹ́ kẹ́ ẹ kò fi ṣòdiwọ̀n ní o kẹ́ ẹ fi ṣọgbọ́n torí wípé ọgbọ́n ọmọdé á máa ṣàwọn àgbà láǹfààní gbọ́ ìwolùgbọ́n mi lénìí irú irúgbìn wo ló ń gbìn kí ló ń firúgbìn rẹ̀ mo rántí ìgbà kan tí wọ́n ní bàbá kan ó bí ọmọ ẹyọ kan ṣoṣo ọmọ ẹyọ kan tó bí yìí nígbà tí ọmọ yìí ti bẹ̀rẹ̀ sí ní dàgbà bàbá rẹ̀ ní o ti ń dàgbà o ti ń tojú bọ́ bóò ló ti ṣe ìwọ náà wá rìn àjò kò rọmú yàwó wálé ọmọ yóò bẹ̀ṣùbẹ̀gbà ó lọ àjò nígbà tó lọ àjò àjò tó lọ yìí ó rí yàwó lọ́hùn àjò dùn mọ́ ó fẹ́ yàwó oṣù kìíní oṣù kejì ó ń pè oṣù kẹfà ó ń pè oṣù kẹjọ lọ bàbá ò mọ bí ọmọ rè ṣùgbọ́n bàbá rò pé bóyá ọmọ òun ni àwọn aráàlú padà ni wọ́n fi bọ òòṣà ńlá kan nílùú wọn ni ni bàbá yìí wá bínú lóní àfikún òun pa ìlú run ẹ̀yìn èèyàn mẹ́ máa fọkàn bá mi bọ̀ lẹ́nu wípé olóhùn máa pa ìlú run wọn ò ní omi méjì tí wọ́n mu nílùú yìí ju omi odò ẹyọ kan lọ bàbá yìí wá gbé májèlé ní alẹ́ ọjọ́ kan nígbà ó gbé májèlé yìí ó lọ sí odò yìí ó tú májèlé sínú ẹ̀ sórí sí odò yìí pé gbogbo ẹni tó bá ti mọmi níbẹ̀ kíkú ni wọ́n máa kú irú kí lèyí ó tú májèlé sódò ó gbodò rẹ̀ lọ odò yìí ó wà létí ọ̀nà béèyàn bá ń bọ̀ láti ìlú òdìkejì wá wọ inú ìlú wọn ọmọ bàbá yìí ń bọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ pẹ̀lú oyún nínú wọ́n ń bọ̀ wá sí ìlú bàbá rẹ̀ wípé bàbá mi o ọjà mo rà rèé o ìyàwó tí mo fẹ́ rèé nílùú òdìkejì tí mo lọ kò tiẹ̀ òdìkejì kò dúró ńbẹ ó lọ sí ìlú òdì bíi méje ni wọn ò ṣe rí nígbà tó mọ̀ yìí máa dé di odò yìí ìyàwó tó jẹ́ abara méjì tó wà lórí oyún nígbà mọ̀ lábara méjì ẹlòmíràn àwọn kòkòrò yà jẹ ni rárá o bí èèyàn bá lóyún sínú abara méjì ni wọ́n máa ń pè wọ́n ìyàwó yìí lọ fún gbẹ̀hún lọ́kọ̀ rẹ̀ ní àjá débi odò ìlú wa tí ń bẹ wájú òun omi rẹ̀ máa ń tutù lọ́wọ́ ìdájí wọ́n débẹ̀ wọ́n bù mú wọ́n bọ́jú nínú odò tí bàbá ọmọkùnrin tó ti bu májèlé sí irúgbìn ni mo pàkórí fàrà mi lédè irúgbìn seed ní ìgbà tí wọ́n bù mú tán tí wọ́n ṣojú tí wọ́n ṣe ẹsẹ̀ ni wọ́n bá ní káwọn jókòó káwọn sinmi díẹ̀ létí odò yìí kó tó di pé àwọn ọmọ lọ níbi tí wọ́n ti ń sinmi ni ìyàwó ti ń pariwo inú rírun ṣàdédé ìyàwó mẹ́yìn lélẹ̀ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní go lára rẹ̀ ẹ̀jẹ̀ ń go nímú ó ń go lẹ́nu ó ń go létí gbogbo ẹ̀yà ara rẹ̀ gbogbo ọ̀nà tọ́nà gbà wára ìyàwó lẹ̀jẹ̀ ti ń go jáde ìyàwó yìí kú o sétí odò ọkọ tí ò mọ nǹkan tó ṣẹlẹ̀ omi tí wọ́n mu tó jẹ́ májèlé wà nínú ẹ̀ ó tún lọ ń fọwọ́ bù ú ó ń bù síyàwó rẹ̀ lẹ́nu pé bóyá ọ̀nà àbáyọ ni ṣẹ́ rẹ̀ lóbi wípé àwọn aráàlú tí wọ́n fẹ́ wá pọnmi nídàájí ni wọ́n dé tí odò tí wọ́n fẹ́ bu omi ni wọ́n wọ ọkùnrin tó ń ké létí odò tóun náà dínú mú wọ́n bá dèdí rẹ̀ wọ́n ní kí ló dé kí ló ṣẹlẹ̀ ó ní ohun ọmọ ohun tó ṣẹlẹ̀ o ṣùgbọ́n ó dàbẹ̀ ń pé omi ìtàwọn mu gbọ̀ngàn ló fà á tí ìyàwó òun fi kú làwọn aráàlú bá ní àti káwọn ṣàyẹ̀wò lóòótọ́ ẹnìkan tó mú ajá dání ó bu omi yóò bù fún ajá pé kí ajá òun mu nínú ẹ̀ ṣàdédé ládá ya ajá ya dìgbòlúgi ajá bá kú o ajá yìí kú kí ló tún ṣẹlẹ̀ mò ń bọ̀ bí o ti dé ẹ máa fọkàn bá mi lọ o irúgbìn ni mo pè é seed.

ta lo arin ilu ngba ta ri wo ma di odo ba bomo kunrin yi pe won sa dede ri omo re leti do ni o bayi bayi bayi lo se ri awon ni mimo laarin ilu won be si ni gbe ifa won gbe opele jonle tori mi le ni won gbe fa jonle tori ah baba mi be nbe ifa o ba gbe jonle wa rija fefe oro ah ni be la siri ti tu wi pe baba yi lo lo da majele so mi loru omo re to lo tori re da majele so mi omo re yi na majele yi lo omo re na pada je to fi ku o ase ba omo yo ba wa saari ilu e wo ogun logo awon eyan ti o mu omi ti o mu mi ti won ku ni ojo yi bo se re abo wa ba bo ba se re wa ba nbe ma je ki emi esu lo e o bi mo tin soro yi le ni to need to more je ko need to more si e eyi kere arun mi wa bi woli ni mo ni o le je irugbin ni wo na je o le je irugbin rere o le je irugbin buruku baba kan lo lo gbe ogbajara ni ojo kan bi bibeli se so o gbe ogbajara o pada lo sile tawon mo re ni igba to di ale ota wa fun epo si arin alikamo epo ati alikamo bere si ni dagba ni igba to di aro ojo keji baba awon modoko won sai lo baba baba lana irugbin lagbin epo ti so e ja lo ro baba lára o ẹ fi wọn sílẹ kọjọ máa dàgbà pọ tó bá dìgbà ìkórè a ó kó àlìkámọ sínú àbá epo láàfinà sun ṣé epo ní àbí àlìkámọ ohun tó o bá ṣe fún aráyé ló máa fi hàn rú èèyàn tó jẹ o ìlú rúgbìn tó bá mú jáde láyé fi máa mọ rú èèyàn tó jẹ o máa ká ohun yóhun tó o bá gbìn o máa ká àtìrandíran rẹ wọn máa ká nítorí wípé ohun tó o bá gbìn ló máa ká àìmọye àwọn ẹlòmíì tó jẹ́ wípé wọ́n ti fìgbà kan wà láyé wọ́n ti fìgbà kan lọ́rọ̀ wọ́n ti fìgbà kan lẹ́nu ṣùgbọ́n lọ́jọ́ ìní ń kọ́ ẹlòmíì ló tún wà ńbẹ̀ nítorí pé ṣé ní kí ń gómà sọ̀mọ́ ní ń gómà ọ̀rọ̀ tí mò ń sọ lénìí mò ń sọ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a ti ń jáde ni o ẹ rí gbòòrò ìgbòòrò ti ń kún oníkálukú náà ló fẹ́ gbé àpótí yálà olóṣèlú ni ẹ o pàítọ̀ ni ẹ o babaláwo ni ẹ o àfáà ni ẹ o wòlíì ni ẹ o ìmáàmù ni ẹ o àwọn èèyàn máa mọrú èso tó bá so tó bá yá o àsìkò tí ń tó ní ìsìn oníkálukú ti ń jáde wọ́n ti ń dùn mọ́ra wọn lọ́wọ́ house of assembly house of rep house of senate governor àmì iná làwọn ò jáde fún president meanwhile ẹgbẹ̀ kò oríṣiríṣi ni ẹlòmíì fẹ́kọ̀fẹ́ fi ọ̀nàrẹ́bù kún orúkọ ti ẹ̀ ní lọ olóhun tó ṣe ra slippers fún yín ni pé ó mọ̀kọ́nà lóyún ò dá ló ṣe ra slippers fún yín ẹ̀ lè máa rí fún yín náà lórí wọn hanging kẹ̀kẹ́ náà ní sì yóò bàjẹ́ ní bọ́háyín machine yóò bàjẹ́ nítorí ọ̀nà ò dá ẹ̀jẹ̀ àwòwò dáadáa o gbogbo ìwọ tó ń gbìyànjú pé o fẹ́ dépò lénìí gbìyànjú wípé o ní èròngbà gidi lọ́kàn nítorí pé irúgbìn ló fẹ́ lọ fún o tó o bá wá fún tó bá da ìwọ nu ọlọ́run nu bó o sì fún tó bá sì kejì náà ìwọ nu ọlọ́run nu o ṣùgbọ́n mo wí tèmi lénìí wípé irúgbìn tó bá gbìn lénìí o máa ka o tọmọtọmọ o máa ka ẹ tó o ṣèkà fún lénìí tó o rò pé o ti ṣèkà fún kò lágbára bàtọ́ ti dìbò fún mi tán kò sí ohun tí ó ṣẹlẹ̀ mẹ́wàá máa ṣẹlẹ̀ bíbélì sọ nínú ìwé onísàm ó ní olúwa yóò fa ni láraya pẹ́rẹpẹ̀rẹ bó o bá ti ń nìyàn lára wọn ó fa ọ̀yà ni o abájọ ìwé onísàm sọ ó ní ṣùgbọ́n ọlọ́run ni onídàájọ́ ó rẹ ọ̀kan kalẹ̀ ó gbé ẹlòmíì ga gbìyànjú o ní gbogbo ọ̀nà jẹ́ kí irúgbìn rẹ da fún ipò tó ń lé láti lọ bóyá fún chairman local government ni councillor ni house of assembly house of rep house of senate governor ni àbí òun lọ fún president róore o torí pé irúgbìn ló ń lọ fún bí ó wá dá o bí ó wá dá o àjọrí tó bá yá ẹ jẹ́ ká fi yẹn ṣòdiwọ̀n ayé wa kí n tún gbokòbò míì lọ kí n mú wá fún wa lọ níwọ̀nba lénìí ká lè mọ̀ pé omi ń bẹ lámù àti gbogbo tán òun ní ìṣòro a ní bọ́jú ọlọ́jọ́ lọ o bẹ́ẹ̀ ìbànújẹ́ ó kéré pọ̀ kò ní kọgùn sílé wa mò ń bọ̀ ẹgbẹ́ lọ kí n padà dé kí n wá bẹ̀rẹ̀ sí ní wo àdúgbò sádùúgbò kí làwọn ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ jáwọ́ níkàlètò jáwọ́ bẹ̀lètò pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín àgbólóhùn bí ọ̀jẹ̀dẹ̀ndẹ̀ bí àgbà ọ̀bẹ òbẹ̀rù jàpán tí ò péjú à ń lébọ̀ lẹ́yìn jagunlabi lára iwájú à ń ti sí kòtò òun bọ́ sí gègèlè mò ń bọ̀ mi ò tí ì dé

0: l'a inventé dans le Yokone. On les fout qui roule les yeux. Autant béni le holodé. Moi j'ai pas de holodé.
1: Kidnappers are everywhere. Ibi bobo. Kosi bi tumo osi. Tumo ngi yobbe. Eja shora kake sara u. Oju la lakon. Lofi inshori. Ni info. One more of 47 years, a con Adeola Matthew Ati Rashid, your money, your 48 years. Mokidi PO, info, yes, yes, speaker, more day, no labis. One more mockery, near no bogum. I'll make a G. One more con, one more of a tracing, one for track, he kick you down. One day, boy, lower one piece two. Kill off a piece to she, and more that I wanted to transfer one, let's say, we know. Must not jam with phone alone. Láti bẹ̀rẹ̀ wọ́n tún transfer wọn sókè wọn lọ́nu bá kó bọ́ náà ṣó lọ́kì ó ní agbára ní òpópónà Èkó sílùú Badagiri ẹ̀gbọ́ mo fẹ́ bẹ̀ yín awakọ̀ tẹ́ ń gbọ́ mi ẹ̀yin náà tún ṣe kìlọ̀kìlọ̀ fáwọn ẹlòmíì òpópónà yìí eré àsápajúdé ti pọ̀ jù níbẹ̀ tó sì jẹ́ wípé ó ń dènà àwọn ìṣerere nítorí pé àwọn ìjàmbá ọkọ̀ tó ń lọ níbẹ̀ ó pọ̀ púpọ̀ mo fẹ́ bẹ̀ yan awakọ̀ ní òpópónà Èkó sí Badagiri onímọ́tò rọra sáré o onímọ́tò rọra ní kọ́nà yẹn onímọ́tò rọra ṣe pẹ̀lẹ́ o pẹ̀sọ̀jáyé onímọ́tò onímọ́tò ẹ ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o nítorí pé kọ̀ọ̀rọ̀ ayé ó sàn ju gbangba ọ̀run lọ ẹgbẹ́ ń fẹnu mélé yìí kí tó máa kẹ́rù ọkọ̀ ẹ rí wípé a ò fi bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná mọ́ electricity sólà ti gbayé èyí lè ṣẹ́ tí ẹ mọ̀ wípé ẹni àwọn sólà ẹni sólà lóríṣiríṣi lẹ́jẹ̀wọ̀n tẹ́ ẹ mọ̀ wípé ẹ ń gbìyànjú fáwọn aráàlú kí wọ́n lè jẹ àǹfààní ẹ̀ ẹ pè mí lẹ́yìn ètò yàbí kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ lórí whatsapp ẹ jẹ́ ká jọ dòwò pọ̀ tẹ́ ẹ bá mọ̀ wípé ẹ ń ta sólà bóyá ẹ ń kó wọlé sí nàìjíríà ni o àbí ẹ̀yin náà ń kó ní òbítíbitì ẹ ń kó lọ́pọ̀ yanturu ò tẹ́ ẹ ń ta fáwọn èèyàn lówó tí ò ga jara lọ ẹ pè mí sórí nọmba yìí àbí kẹ bá mi sọrọ lórí whatsapp 080-35-08-0588 ẹ bá mi sọrọ lórí whatsapp 080-35-08-0588 ẹ jájọ dòwà ṣojèrè kájọ dàápọ̀ kálùjọ máa tẹ̀síwájú ẹyìn èèyàn mi mo ní òpè ti rí ọgbọ́n kan tàbí méjì kọ́ lórí ètò yìí lè ní nítorí pé ọgbọ́n ọmọdé a máa ṣe àwọn àgbà a máa ṣe wọn láǹfààní ẹ fi ṣòdiwọn o nítorí wípé kò rán ni ó ń lò yìí ká ni o bó o bá ti ń fúrúgbìn irúgbìn tó bá ń fún mo fẹ́ kó o wò dáadáa torí pé o máa padà jẹ́ ń bẹ̀ àbí kó jẹ́ àwọn bàbá wọ́n jẹ èso èyí ń kà wọ́n mọ́ olóṣèlú ni mo fi bẹ́ẹ̀ kọjú sílé ní o ẹ tún ti lẹ́ẹ̀ lọ o a lẹ́ẹ̀ni lọ ṣùgbọ́n kí làwọn nǹkan tẹ́ ẹ ní lọ́kàn láti ṣe fún wa ìṣọwọ́ nìkan lẹ́ẹ̀ máa jù sí wa ń gbogbo gbà tẹ́gẹ̀ filàṣẹ́gbẹ́ o ẹ ní ambition dáadáa ẹgẹ́ máa lọ ṣùgbọ́n nínú lọ́ọ̀ mi jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ ìgbìmọ̀ ìṣàkóso iléeṣẹ́ yìí ẹ ṣé o ẹ ṣe lágbára ọlọ́run kò ní bàjẹ́ o gbogbo ìgbìmọ̀ ìṣàkóso iléeṣẹ́ Jordan 105.5 FM ẹ ṣé o alága ìtò òróró kò ní bàjẹ́ o àwọn náà bá a mọ àwọn news díẹ̀ pé ya ẹ fi lé ìkun kò ní bàjẹ́ Razaq Adéjàre òun ni ń ṣe olóòtú ní bá wa mójútó ètò yìí adúpẹ́ o kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká máa fi ń ṣe lọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn jagunjagun wa ní Army Cantonment ní Lágbájá base ní Ìkẹjà mo dúpẹ́ kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run yóò túbọ̀ máa jẹ́ kí ẹ̀tún máa tẹ̀síwájú sí i lágbára lọ́wọ́ ọlọ́run ó sì mọ́ra ẹ̀gbọ́n mi alálùbáríkà kò ní bàjẹ́ o kókó ní mo wà kókó ẹrù obodo àá túbọ̀ gbòòrò lọ a gogoro lo ko ni baje ko me musiba ola tunji mo nbo o mo nbo baba mo nbo mo nbo mo nbo eri mi mo nbo ko ni baje ba mi nina lowo nbo laduwo yin o e ku me nte ni nbo o alaje ola tunji ola iya ba se toju boda mi jero iyan alagba ko fesu iyan loye aso san yi e ba toju kabiyesi olofin ademula ti iseri olofin omo kafo pawa kafo jewa kafo ri gidigidi owo mejeji wa koni baje o baba lagbe olohun o gba ato yin o gba ato o baba eje ma lo poloti da where is poloti ishan poloti eje ma lo pe atupade ni ojo mejo ko lohun ma ko fun wa e ma gbohun mi kaakiri tori pe bi owa wa ba ke ti gbo ti ju apa lolo ni kongo kongo bayi lo won agogo dugbe dugbe lo wu sekere ba ni ami ni ola la ma mu enu enu le se fi npe kuro oju ona a ma be obe ni besu atele se abene wo ma se buruku o tori pe yo pada wa ba o ni ojo ola lagboro lohun e fe pe mi leyin eto e le pe mi so number 08035080588 in be lo ni whatsapp na 08035080588 number to win na o si sise o be ba lanfani ati pe sasiko ti yo je gbigbe a ma gbe e je ma fe ise lo pe a tu pade ni ojo mejo lagboro lohun agbolohun bi oje dende bi agba obe oberu japanti o pe yo ani un tolorun o ni ajoko tagba se pe ranse Taiwo ijire ori la ki n wini wini loju orogun ejiworo loju iye okan babi meji lo wole to mi alagbara ni benu lomo Taiwo omo mi alalubarika ko ni baje o gbagbagba lo duro ti bi ko pariwo ada ko ni baje se toju kende o eje ma fe nse lo pe mi o ni gugu oro e sa mi e o mi o ni gugu oro eni rokuro mi abara re ni boji o mi o ni kuku oro bye for now.

0: sí ìgbédìde pẹ̀lú wùlé olórun alaye prophet peter bí ọládẹjọ glorious child wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wùlíì wákàtí ìgbédìde wùlíì peter bí ọládẹjọ glorious child iṣẹ́ wo ni ọlọ́run rẹ̀ yín sí wa lónìí
1: Ọwọ́ ìgbédìde fẹ́ kan gbogbo ènìyàn iṣẹ́ agbára.
0: Ẹ̀yin ọmọ ọlọ́run, ọ̀yà nínú ìjọ Christ Ambassadorial Prayer Ministry Incorporated.

dìde. Ọ̀pọ̀ àwọn tó ti máa ń fara hàn bẹ́ẹ̀. Ṣèjẹ́ èso ti yí ìbá wọn padà. Gbogbo ọjọ́ Friday kejì àti Friday tó bá parí oṣù. Power night ni yẹn sà. Ìwọ náà wà ní ilé iṣẹ́ agbára tó máa ṣe. Lọ́jọ́ Sunday, aago méjì òwúrọ̀ ni sí àgọ́kọ́ sí mẹ́wàá. Second service, aago mẹ́wàá sí méjìlá nìyẹn. Government

agbára yẹ kó padà lẹ́yìn wọn à ń gbàdúrà lọ́la. Ẹ̀yin tí ìṣẹ́ bá ti sú àwọn ọmọ gbọdọ̀ ní bàbá ta nìṣẹ́ wù gan-an ta nìṣẹ́ wù o ta ló wù kó máa ṣiṣẹ́ o lè ní àti ẹ fi jọ ń gbàdúrà lọ́la. Wọ́n á gbé gàrí ẹ Psalm 1:23 and Psalm 1:12 ó ló máa kà sí tó bá ti ń gbàdúrà lálẹ́ Psalm 1:18 ló máa kà lálẹ́ kó tó lọ sùn. Bẹ́ẹ̀ni tó bá di ọjọ́ Friday Olúwa wípé kí n fún ẹ ní gàrí wàá wá fi lé ìṣẹ́ jáde nínú ayé ẹ pátápátá gbọ́ mi dáadáa ẹ̀mí yẹn máa fi ayé rẹ̀ lẹ̀ ọwọ́ Ọlọ́run yóò bọ́ ojú òní tì ọ́. Bẹ́ẹ̀ni bó ti wọlé lọ sùn ìṣẹ́ parí nínú ayé ẹ àánú Ọlọ́run yóò máa bá ọ lọ. Sórí má gbàgbé pé Olúwa ní ká dá ọrẹ tó ń parí ìṣẹ́ ₦210 láti àná ni mo ti ń pariwo ẹ fún ẹ ojoojúmọ ló máa da pé ọmọ ẹ ₦210 ò lè dá ẹ pa tó bá jẹ pé wàá bá mi ní chọọchì ni wàá sanwó mọtò bẹẹ ni wàá dẹ tó dá ọrẹ máa tún gba ọrẹ lọwọ ẹ wàá tún.

0: 7-7 yẹn ni mo wà sísà mi kan wà ní abroad bó ṣe pè mí nìyẹn pé ó lóun fẹ́ bá mi wá ṣéǹjì kan o mo ní owó ní kí n send account number so tó máa surprise mi jù ni pé ó kàn send 1,000,000 sí mi mo ní nítorí àǹtí sísà mi yẹn kò sí bá ti béèrè lọ́wọ́ ẹ̀ pé àjọ ẹ̀ fún mi ṣe kó ilé òyìnbó bí màá di ṣe ni wọ́n kàn má máa ń struggle mọ́ ni kẹ́mi náà máa struggle ní o pé ní o ṣe kankan fúnra ẹ̀ ló pè mí tó dẹ̀ send owó yẹn sí mi.
1: Oya fòdì yẹn.
2: Let's see your feet.
1: Sọ pé ẹyin wo lẹ máa ràn mí lọ́wọ́.
2: Who are those that will support me?
1: Ẹ pè mí fúnra yín.
2: Call me by yourself.
3: Ọ̀rọ̀ yìí ti dé jìjì.
4: Ó ti sọ ti ṣe ọlọ́run.

0: awesome talk every day, all day.
1: Orúkọ ilé ìjọsìn wa
2: ni churches
1: Atundala Apostolic Church
2: Ológo jùlọ Apostolic Muslim Church
1: AKA Lata
2: Glory
1: ó wà ní Suwaju
2: Street
1: Ikoladu si
2: Road.
3: Listen now and turn
0: up
1: Ẹlẹ́yin bus stop
2: Ẹlẹ́yin bus stop
1: Ìpájà Lagos
2: Ìpájà Èkó
1: gbogbo ẹ̀yin tẹ́ ṣe rúbọ
2: ní sacrifice
1: àánú
2: mercy
1: tó máa mú ìgbìyànjú yín dínkù.
2: That will reduce your effort.
1: Àánú tẹ́yìn náà fi pàdé olóore àyànmọ́.
2: That will make you meet your benefactor.
1: Ní orúkọ Jésù.
2: Jesus name.
1: Èmi ni ojú àánú.
2: Today is the day of mercy.
1: Orí àánú yẹn
2: bí ọjọ́ Jésù.
1: Níbi gíga láyé.
2: At the top.
1: Àánú tó máa fún ọ náà lọ́rọ̀ sọ
2: lókè. Mercy that will give you voice at the top.
1: Bó ṣe ṣe 2000
2: yìí. As you do this 2000.
1: Iṣẹ́ tó máa gbà.
2: Ìwọ́yàrá rẹ̀
1: tó. Àánú tó máa wọlé.
2: Mercy that will
1: enter. Tó máa mú ìwọ náà kú.
2: I'm taking from the
1: level lọ sí òkè
2: from the bottom to top
1: àánú yẹn kó fọrùn fún
2: ọ àánú yẹn sì
1: fọrùn àárí àánú gbà
2: àánú
1: àṣìṣe fún ọ
2: mẹ́sìdì àwọn
1: gbọ́ àánú àgbé ọdún òkè
2: mẹ́sìdì àtẹ́gbẹ̀
1: bẹ́ẹ̀ wọ́n máa rí
2: so the loss is unchangeable
1: Jésù olúwàwà
2: àmì lórúkọ Jésù.
1: Emi wòlíì olútọ́pẹ́.
2: Hi Prophet Olútọ́pẹ́.
1: Ọmọ Joseph ògbé.
2: Ìsọ̀rọ̀ Joseph ògbé mi sí èyí.
1: Mo ń lògo lọ́wọ́.
4: Fami hao, fami hao.
0: Follow us on social media.
5: Facebook.
0: Fami.